mi ò lọ́wọ́ ní ṣáínà mi ò lọ́wọ́ fọ páàrọ̀ débi pé ń wọ́n wá ní ṣáínà ó ṣe ọlọ́run ọba ìwọ ló wù bẹ́ẹ̀.

Olúwa la fi síwájú lálẹ́ òní. Níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles àti ti orílẹ̀-èdè Poland. Ẹ má gbàgbé pé ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ó ti gbìnàyà gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀. Èmi wà ń bí láti jábọ̀ bí nǹkan ṣe ń lọ lápá abẹ̀ yẹn fún yín. Ẹ má gbàgbé wípé ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ó jẹ́ àkọ́kọ́ irú rẹ̀ lẹ́yìn tí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gba ife ẹ̀yẹ Unity Cup ní ìlú London ní orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Níbi tí nǹkan dé dúró yìí, ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ó ti wọ ogún ìṣẹ́jú 20-minute played níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Lẹ́yìn eléyìí tó bá di ọjọ́ kẹwàá, a máa láǹfààní láti máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Portugal, àwọn ti Cristiano Ronaldo àti àwọn akẹgbẹ́ wọn. Lẹ́yìn náà ó di ibi ife ẹ̀yẹ àgbáyé láì dènà pinnu láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ. Ẹjẹ́ ń sáré fún yín ní starting line-up fún ti ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles torílẹ̀-èdè Nàìjíríà. A ní Maduka Okoye, a ní Biwani, Wilfred Ndidi, òun ní balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles torílẹ̀-èdè Nàìjíríà. Tàbá sọ̀rọ̀ nípa captain Igor, ìyẹn náà wà níbẹ̀ lórí pápá. Tàbá sọ̀rọ̀ nípa formation tí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà lò lálẹ́ òní. 4-4-2 òun ni formation ti Eric Chelle tí ó ṣàmúlò ní alẹ́ òní bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń kojú orílẹ̀-èdè Poland níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́. Láti ọwọ́ ẹ̀yìn mo sọ fún yín pé Maduka Okoye òun ló jẹ́ aṣọ́lé wa ní alẹ́ òní. Bruno Onyemaechi, ìyẹn náà wà lápá òsè lẹ́yìn. A ní Fernandez, ẹ̀rántí àwọn tó wọ́n ṣẹ̀ṣẹ̀ dé sínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà. Fernandez, ẹ̀jẹ̀ ń tẹ̀síwájú àwọn center back ní ẹ̀ a ní Igor náà wà lẹ́yìn, jẹ́sì number 5. Fernandez, jẹ́sì number 18. Bruno Onyemaechi, jẹ́sì number 13. A ní Biwini, jẹ́sì number 2. Lọ́wọ́ àárín yẹn, tàbá sọ̀rọ̀ nípa bí Eric Chelle bó ṣe tọ̀ ọ̀wọ́ àárín yẹn. Àárín Moses Simon, jẹ́sì number 15. Àárín Nadi. Nadi wà láàrin yẹn. Bákan náà lọ́wọ́ àárín yẹn, àárín Frank Onyeka, jẹ́sì number 88. Wilfred Ndidi, ẹni tí ń ṣe balógun lórí pápá fún ti alẹ́ òní, jẹ́sì number 4. Ṣẹ̀wárí ọwọ́ iwájú yẹn, àwọn méjì ni Eric Chelle tó sọwọ́ iwájú. Terry Murphy, jẹ́sì number 9. Àti Uncle Adams, jẹ́sì number 22. Bí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣe rí rèé, bí formation yẹn ṣe rí rèé, starting line-up orílẹ̀-èdè Nàìjíríà ni mo sáré mú wá sétí ìgbọ̀nyìn yẹn. 4-4-2. Bẹ́ẹ̀ ni Eric Chelle ṣètò. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn ti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Poland. Àwọn tó ti wọ́n báyìí 3-4-3 ni wọ́n fi to formation wọn lálẹ́ òní. Ẹ mọ̀ pé orúkọ àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Poland a máa rí bákan. A ń gbìyànjú láti kà á fún yín. Wisine Whiskey, jẹ́sì number 3. Bednarik, jẹ́sì number 5. Putulisic, jẹ́sì 25. Àwọn mẹ́ta tí wọ́n tò sọ́wọ́ ẹ̀yìn yẹn nìyẹn. 4-3-4-3 ni formation tí wọ́n tò. Kaminsik, àwọn tó wà lọ́wọ́ àárín yẹn, jẹ́sì number 7. Sleaze, jẹ́sì number 6. Ìyẹn tẹ̀tí gba yellow card nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ ti gbìnàyà. Zielinski, number 10.
Jale Whiskey. Number 22 ni Jesse Towo. Simanski, Jesse number 20. Robert Lewandowski, Jesse number 9. Swedeski, Jesse number 11. Awon agbábọ́ọ̀lù ti akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Poland tó tó nìyẹn láti kojú orílẹ̀-èdè Nàìjíríà níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ́ èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. 25 minute played láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà àti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Poland. Alẹ́ òní lálẹ́ òní o, èní lèní jẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles. Ó tilẹ̀ jẹ́ wípé a lọ síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé, àwa náà ti gba kámú pé sẹ́ a máa gbìyànjú láti jáwé olúborí níbi àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ́ èyí tó wà níwájú wa. A dẹ̀ ti ń ṣe dáadáa láti gbà tí wọ́n ti tan àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn síwájú wa. Àna orílẹ̀-èdè Zimbabwe níbi ìdíje Unity Cup ní ìlú London. Ìyẹn ló jẹ́ ká pèrègede sí ìpele àṣekágbá final láfi lọ kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Jamaica. Àna wọn o, àmì ayò mẹ́ta sí òdo. Òun la fi ṣèyà fún orílẹ̀-èdè Jamaica níbi ìdíje Unity Cup final. Lálẹ́ òní, èní ti ṣe ọjọ́ kẹta nínú oṣù kẹfà ọdún 2026. Ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà. Orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe bẹ́ẹ̀ o, wọ́n ti mi àwọn. Orílẹ̀-èdè Nàìjíríà ti mi àwọn. Ta ló tó bẹ́ẹ̀? Terry Murphy. Òun ló ti mi àwọn àkọ́kọ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbà wo ló ṣe bẹ́ẹ̀? Ìṣẹ́jú 22. 22 minutes gérégé ni Terry Murphy ló gba góò àkọ́kọ́ wọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles torílẹ̀-èdè Nàìjíríà níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ friendly match láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Poland àti orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí mo ti ṣe ń sọlọ, ẹ má gbàgbé o, àti tó ó ti jọra wọn. Ọjọ́ 11 oṣù tí a wà yìí gangan ló máa gbìnàyá o. Gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀, tá a bá ń sọ̀rọ̀ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup gangan là ń perí ẹ̀. Ẹ má gbàgbé Eagle 7 Bamboo Garden, ibẹ̀ ni gbogbo rẹ̀ yóò ti máa láǹfààní láti máa wáyé. Tá a bá ń sọ̀rọ̀ nípa African World Cup Village, abúlé ife ẹ̀yẹ àgbáyé èyí tí yóò máa gbìnàyá níbo ni Eagle 7 Bamboo Garden ní ìlú wa sinmi. Ẹni ò bá sí mbẹ̀, ẹ wò ó, ẹ make sure pé ẹ wà mbẹ̀ fún gbogbo ọjọ́ tí ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan yóò fi máa wáyé níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup. Oúnjẹ aládìídùn ni, ọtí ẹlẹ́rìndòdò ni, giveaway, live commentary, live analysis, àwọn oríṣiríṣi orin, comedy, top notch entertainment. Jíjẹ mímú ìrọ̀rùn ló bá dé nínú abúlé ife ẹ̀yẹ àgbáyé World Cup Village. Èyí tí yóò máa gbìnàyá ní Eagle 7 Bamboo Garden tó wà ní ìlú wa sinmi. Ẹ gbọ́dọ̀ má sí ń bẹ́ o.

dámúṣemúṣe pẹ̀lú bí o lè darapọ̀ mọ́ àwọn tó ń wò pẹ̀lú ìtẹ́nà ní ọjọ́ ìṣẹ́gun láti pàdánù sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Paris Saint-Germain níbi tọ́rọ̀ dédúró yìí ó ti padà sí ọ̀dọ̀ àwọn tiẹ̀ ní orílẹ̀-èdè France gẹ́gẹ́ bí àwọn náà ṣe ń gbáradì fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé bí nǹkan ṣe jẹ́ ní apá abẹ̀yẹn nìyẹn o. Ẹ wá gbọ́ Woodland agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United Rashford Woodland lọ ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó ti tẹ̀ pa o ó ti tẹ̀ pa sínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ lénìí ni wọ́n kéde rẹ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Napoli àti ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United wọ́n ti gba ìtọ́ ara wọn dámì. Ẹ má gbàgbé pé àdéhùn àyálò ni agbábọ́ọ̀lù yìí kọ́kọ́ bá lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ṣùgbọ́n níbi tí nǹkan dé dúró yìí agbábọ́ọ̀lù yìí ó ṣe dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù Napoli orí dáúlà rẹ̀ lò orí ògo rẹ̀ lò goals 16 ló mà láǹfààní láti gbá wọlé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ 16 fún ikọ̀ agbábọ́ọ̀lù Napoli lórílẹ̀-èdè Italy. Ẹni eléyìí ló wo àwọn ti Napoli lójú tán fi rọ ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United nípa ẹ táwọn yìí fún wa ẹ jẹ́ ká rà á pátápátá. Àlà wọn ó dẹ̀ ti wá sí ìmúṣẹ báyìí ikọ̀ agbábọ́ọ̀lù Napoli wọn ti ra Rashford Woodland láti lò Manchester United. Bákan náà àwọn ti Liverpool àwọn náà ṣì ń gbé yẹ̀wò ìgbé ta ni ta la fẹ́ fi rọ́pò Mohamed Salah. Ẹ má gbàgbé ni pé Mohamed Salah ló ti jẹ́ kí wọ́n mọ̀ ní ikọ̀ agbábọ́ọ̀lù Napoli wípé òun yóò máa finú ikọ̀ agbábọ́ọ̀lù náà sílẹ̀. Wọ́n wá ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé pẹ̀lú bí nǹkan ṣe dé dúró yìí àwọn ti Liverpool wọ́n ti fi ojú léde o wọ́n ti ń wá agbábọ́ọ̀lù tí àwọn lè fi rọ́pò agbábọ́ọ̀lù yìí tó bá ṣe bẹ́ẹ̀ láti kúrò. A ó tẹ̀ ti ṣe ìpinnu ni tó bá kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool. Ẹ jẹ́ ká wo ẹni tí wọ́n fẹ́ gbé láti sọ wípé ó fẹ́ rọ́pò agbábọ́ọ̀lù yìí. Bákan náà ẹ jẹ́ ń tẹ̀síwájú. Ibi tí nǹkan dé dúró lásìkò yìí Manchester City ni wọ́n ti ń sọ àwọn kankan lórí ọ̀rọ̀ akọ́nimọ̀ọ́gbá àwọn tuntun ìyẹn Enzo Maresca. Wọ́n ń bá ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea sọ àwọn kankan lórí ọ̀rọ̀ owó gbà má bínú lórí Enzo Maresca. Ẹ má gbàgbé wípé Enzo Maresca ló ti fi ìgbà kan rí jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea nígbà tí Pep Guardiola ṣe ìpinnu wípé òun kò ní tẹ̀síwájú mọ́ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City. Èyí ló jẹ́ kí wọ́n náwó sí Enzo Maresca gẹ́gẹ́ bí nǹkan ṣe wá dé dúró lásìkò yìí. Wọ́n ní wọ́n ti fi ìwé pé àwọn lọ́ọ̀yà àwọn agbẹjọ́rò oníkálukú lórí ọ̀rọ̀ Enzo Maresca ni o wípé ẹ má gbàgbé ní pé ó sì kú

ọdún mẹ́ta àti àbọ̀ nínú ìwé àdéhùn rẹ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. Ó tó di wípé ó fi inú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. Ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ni wọ́n ti wá ní ìrètí wípé gbogbo ọ̀rọ̀ yóò wọ̀ láàrin ọ̀sẹ̀ yìí. Torí wọ́n fẹ́ tètè kéde Enzo Maresca láti wá gba iṣẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe Pep Guardiola. Ẹdẹ mọ̀ pé bó ọ̀rọ̀ ṣe bá dé yé. Àdéhùn ọdún mẹ́ta náà ni wọ́n ti ń dámọ̀ràn rẹ̀ fún ẹni tí ń ṣe Enzo Maresca báyìí. Eléyìí ni wọ́n fi wá gbé súnmọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea wípé tí wọ́n bá lọ ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó bá ọ̀rọ̀ òfin dé o. Eléyìí ló di wípé wọ́n fi wá negotiate compensation fee pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea wípé kí Enzo Maresca lè jẹ́ akọ́nimọ̀ọ́gbá wọn. Ní ìpalẹ̀mọ́ sáà ti ń bọ̀, Eagle 7 Sport Radio 103.7 FM tàfidí kalẹ̀ sílùú Abẹ́òkúta ti ṣolú ìlú ìpínlẹ̀ Ogun ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀ǹjẹ́ jẹ́ mọ̀ pé Angidi Maria òun ló ti ń sọ nǹkan kan nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Akọ́ni nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Argentina òun náà ṣe dáadáa. Ẹ má gbàgbé pé òun náà ti fi àdàgbà ìtòrò lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Angidi Maria òun ló ti wá ń sọ ọ́ di mímọ̀ nípa ẹ̀ wò ó orílẹ̀-èdè mi wọ́n á gbìyànjú láti ṣe dáadáa. Bẹ́ẹ̀ náà ló sọ ọ́ di mímọ̀ wípé orílẹ̀-èdè akẹgbẹ́ mi nígbà kan rí ìyẹn Cristiano Ronaldo orílẹ̀-èdè rẹ̀ ìyẹn Portugal wọn yóò gbìyànjú wọn yóò rìn jìnà níbi ìdíje ayé. Ó dẹ̀ tó mẹ́nuba ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain ó ní àwọn eléyìí náà wọ́n ṣe dáadáa. They are performing well, although we will need to monitor the status of some injured player. Ó ní eléyìí nìkan ló lè fún orílẹ̀-èdè Spain ní wàhálà. Portugal ó mẹ́nuba wọn, ó dẹ̀ mẹ́nuba orílẹ̀-èdè rẹ̀ Argentina. Angidi Maria mọ̀. Bákan náà, tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tí yóò máa fi orin dáwọ́ ife ẹ̀yẹ àgbáyé èyí tí wọ́n ti mú olórin Takasufe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o, Afrobeat Stars David Adeleke. Àjọ FIFA ti fi ìdí rẹ̀ múlẹ̀ ní pé Davido náà yóò wà lára àwọn ènìyàn tí wọn yóò máa fi orin dá àwọn ènìyàn lárayá níbi ayẹyẹ ìkíni káàbọ̀ níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé tí yóò máa wáyé ní Los Angeles ní United States ní ọjọ́ 10 oṣù tí a wà yìí. Àjọ FIFA àwọn ni wọ́n kéde léyìí ní àná gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ìlànà ètò èyí tí wọ́n ti là sílẹ̀ fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ẹ má gbàgbé o, wípé ife ẹ̀yẹ àgbáyé ti ọdún yìí wọ́n fẹ́ lójú dáadáa. A dẹ̀ máa wáyé ní orílẹ̀-èdè United States, Canada àti Mexico gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Davido wọ́n ti yàn án láàyè o, wọ́n ti yàn án pẹ̀lú àwọn olórin mìíràn gẹ́gẹ́ bí àwọn ènìyàn tí wọn yóò máa fi orin dá àwọn ènìyàn lárayá. Ẹ dẹ̀ má gbàgbé ni pé Rema òun náà ó máa ní iṣẹ́ ṣe nípa ti ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ẹ má gbàgbé orin tí àjọ FIFA tí wọ́n officially release gẹ́gẹ́ bí orin ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup. Ọmọbìnrin ẹnu mi àgọ̀ ọmọ orílẹ̀-èdè Colombia Shakira òun àti gbajúgbajà olórin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Burna Boy ni wọ́n jọ pọ̀ ohun pọ̀ ni wọ́n jọ porin yẹn pọ̀ dáìdáì ni wọ́n pa àkọlé orin yìí kì í ṣe kíkú o dáìdáì. Àwọn ni wọ́n pè àkọlé orin yẹn orin yìí gangan ni wọ́n ṣe àgbékalẹ̀ lórúkọ ìdíje ife ẹ̀yẹ àgbáyé gẹ́gẹ́ bí ó ti ṣe máa wáyé bẹ̀rẹ̀ láti ọjọ́ 11 June 11 gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin ò tí ì gbọ́rin yẹn tẹ́lẹ̀ ẹ fẹ́ gbọ́ Eagle 7 Sport Radio 103.7 FM tàfidí kalẹ̀ sílùú Abẹ́òkúta tí ń ṣolú ìlú ìpínlẹ̀ Ogun
ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wá wa dé ìlú wa sinmi, a wà ń bẹ̀, àwa kọ́ ọlọ́run bọ̀ òkè ló ń fún wa ṣe ní gbogbo ìgbà. Ẹ má gbàgbé o, èmi ń tì yín tòótọ́, olólùfẹ́ yín Samuel Owoyemi fẹlẹ̀fẹlẹ̀ láyé fẹlẹ̀ ní gbogbo ènìyàn mọ̀ mí sí. Èmi kọ́ ọlọ́run bọ̀ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Orin dáì dáì tí Shakira àti Burna Boy kọ, ó yà igbó.